torí tí ó fìdílẹ̀ sọ́rẹ̀ lórí òkú. Ó sì gbé káwọn ìṣọ́ omi. Ta ni yóò kú orí òkè olúwa lọ? Tàbí ta ni yóò dúró níbi mímọ́ rẹ̀? Ẹni tí ó ní owó mímọ́ àti àyà kúkú. Ẹni tí ó gbé ọkàn rẹ̀ kalẹ̀ sókè sí ọtọ́ tí kò sì fúra ẹ̀tọ̀, òun ni yóò rí ìbùkún gbà àti òdodo lọ́wọ́ Ọlọ́run ìgbàlà rẹ̀. Èyí ni ìran àwọn tí ń ṣàbẹ́rì rẹ̀. Tí ń ṣàbẹ́rì rẹ̀ Ọlọ́run Jákọ́bù. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀ fún ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá. Ta ni ọba ọ̀gbọ́n? Olúwa tí ó le kí ó lágbára. Olúwa tí ó lágbára ní òkú. Ẹgbẹ́ orí yín sókè ẹ̀yẹ náà. Kí a sì gbé yín sókè ẹ̀yìn ilẹ̀ fún ayérayé. Kí ọba ọ̀gbọ́n kí ó wọlé wá. Ta ni ọba ọ̀gbọ́n? Olúwa lọ́rọ̀ ọmọ ọmọ.